0: En famille ou entre amis, écoute ta radio. Radio Topa, la radio partenaire.
1: Owó wo nu ọmọ alẹ́ fọ́ fíìmù dé? Wo ni nu mi dẹ́ mi kó do yọ pọ́ bò? Kó do nu ẹ̀ dì ọ́n mẹ́ kó dé do tó jí lẹ́ ọ́ ìnà fíìmù dé dọ̀ ẹ̀ ọ́. Nú agbázá mi tọ́ ma zé ganjí a alo ǹdí wẹ́ do mẹ́ wa wẹ̀ bọ́ mẹ́ tún ǹdí wẹ́ do mi wa wẹ̀ a. Ìnà sùn títí kéwù a pápá mi tọ́ lẹ̀ ìnà nà mi àdí do kpò wẹ́ nẹ́nu mi nọ́ kúrò alọ̀. Bà kúrò alọ̀ alọ̀ alọ̀ kúrò tẹ́jú yẹyẹ mẹ́ dé ọ́ gbẹtọ́ kó nọ́ mọ̀ é nùwọ̀n wo nínú ẹ ní ti di ìmájíkì nù wo nínú mẹ kó lè do tó jẹ lè do àfi kó lè do ẹni ọ ní lè do ẹni ọ wàá lẹ ọ nà ẹ kpọrọ tè o má nà tó fi ló nà sùn dọkọ bìà wímẹ dé ayinukọ nukọngló ayikudo gudogló àbúlò ní dé bùọ anọ mọdó nù wé dé à fi dé tagbà ọbẹ sí anọ tùn à fi dé àná àwọn sọta ló anọ tùn à mọ kó lè nà zan dé diẹ mi dé sùn mi nà lẹbọ yọ kó nà kàn dé lẹ bìọ ní ní dé kpàtsá mi mi hẹ mi nà yọ àlò kàn ní lẹ lóyún ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní
2: ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní ẹ ní

0: jẹ gbẹ. Wà á lọ ti di mi ti jẹ ọwọ́ ọdún ọdẹ ní ibi ipò àgbẹ̀dọ̀ sọ yìí kọ. Ní pọ́nmọ́ mi ló ka ṣàṣẹ́dé kúrò rádíò lè kúkú kan mẹ́ta rẹ̀. Ní àná òun náà tó kọ́ ọ̀hún yìí. Àpàgbé lọ́wọ́ àtọ́ fún ìlú Nàdídá. Ṣé ṣe lè ní bẹ́ẹ̀ jiná wà ní mọ́sà yóò wu ọmọdé ní pọ́ mọ́sà. Ọmọ ti di oore mọ ní gbèjì yèlé yóò lè yìkọ̀.
1: Rádíò Nàìjíríà FM ní kẹ́yìn kú yọ lè tàdúrà mi àdápè náà òun náà òun kú yọ tútútú. Sọ́tò ìfiọ́fi gángan mẹ́gan kofi celestin pọ̀ ìzùn yìí dọ́ta òkú yàn dá. Kò fún mi rádíò òun mọ́ òun wá kọ̀ wá pè.
0: Òmùgbé orinyanunuzo ẹsọsọ wẹbi wẹdo lẹyìn pọmọ ni ó ṣe ìnànà tó di lọnà tó ní kéjì náà kéjì mẹwọ yé ní ń ṣe ìwà ara yìí kan ló ní wà náà wẹ ọ mo dájú ọkọ gọgọ yà pùyọ. Ló lẹyìn pọmọ bàbá dùnà bá pọ ìtajì náà dáhùn yíyá ní ìlú nǹkan yìí o. Njibe òde tọ́gbọ̀. Ló vòdù náà ń tọ̀rí dránù ìdí kí o. Inú wa wà láìsọ yìí dránù. Ẹni àìgbé nínú ẹni pọ́tọ́ sáré dránù ìdí kí o lè pọ̀ ní dó ìyá rẹ̀. Bọ̀ ń pọ̀rẹ̀ kálẹ̀ tiktok yìí ó tọ́ lọ́jọ́ sí ní sọ̀rọ̀ báyìí. Ní ó tọ́ àdáná olóyè àmì. Ní ìtọ́ dáadọ́ ọ̀nà ayéwò kí o kọ̀ gbọ́dọ̀ ta ní bá sọ̀kùn lọ́sọ́jọ́ ní yèmí kọ̀ kẹ́sì mọ̀ nítorí oúnjẹ pọ̀ agbẹ̀tọ̀ lẹ́nà pọ̀ ní epo náà lami ẹnu ní nínú àgbẹ̀tọ̀ ìgbọ́ ọ̀nà lòdì mọ́tọ̀ ní ó ká ìdílé lami ẹnu ní ilé yẹ̀ wá ọ̀nà tọ́ kí ni wọ́n tọ́ ní anáré òun mẹ́mọ́ ẹ
1: Ni dá dògùnà mẹ́mẹ́ bèrè bá.
0: N dògùnà ni ó mẹ́gàn dàrú.
1: Ṣé.
0: Ẹ dògùnà ẹ̀dáda ránṣẹ́ ìfòkú rárá.
1: Ṣé.
0: Ìrẹ̀lẹ̀ gbèdò ọ̀rọ̀ àṣeyàn Constantine Afẹ́wé.
1: Ṣé.
0: Ẹyọ. Ẹyin kéńké.
1: Ẹyin kéńké lo.
0: Ẹ.
1: Àpè kéké.
0: Ẹ ṣògo.